0: ati ya akobi ati baba e mo fe ri e ni papa isoji laaro yi emi ga wa ni duze ago meje ni pade nbere o ma ni agbara darapo mo wa ni duze church loru ko jesu wara nuba awon eri to ba ti gbo ma bere olorun to na wa agbara ninu aye awon eyan loruko jesu o ma na wa agbara ninu aye in the name of jesus
1: ko mi ni Mrs. Ramon lati ijo abuegba mo je eni to wa ni gbese ni gbogbo ya 2019-20 yẹn gbèsè ńlá ni ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba lẹ́yìn pé èèyàn ló sọ pé tán ọlọ́run ṣe bí ọba mi kù ọmọ mi kan wà lára àwọn ọmọ mi ọmọ yìí láti ilẹ̀ láti kékeré kò gba pé ẹ lọ chọ́ọ̀chì torí muslim ni bàbá wọn ó wá ṣẹlẹ̀ ní ọdún kan ọlọ́run ṣe bí ọba máa dábìlà bàbá ní àlọsí ló fún wa pẹ wọn wá fún wa ní òróró kan wọn ní òróró yẹn pé ọmọ wa tó jẹ àkọbí ọkùnrin pé òun la máa lò fún bá máa fi òróró yẹn pa ní ara láti òkè délẹ pé tó bá a bá ti ń fipá lára máa ṣàdúrà fún un bá lọ sí ilé ẹ bá ní òróró ni bá ṣe bá ó bá ní ẹfílẹ ẹfílẹ ní ẹfílẹ yẹn ó ti yá jù ó náà lọbiṣẹ ẹmú ní mi ní ò lọbiṣẹ bó ẹwù ó láàbọ ó bọ gbogbo owó aṣọ yẹn mo ṣáà lò òróró yẹn mo fi pa lára bí dájì ṣe ní ká lò fún àwọn ọmọ wa mo ṣáà lò fún mo lọ wẹ bí wọn ṣe tún ní ká tún padà ló mo tún lò fún mo wá dúpẹ lọwọ ọlọrun nígbà tí ọlọrun wá bẹrẹ iṣẹ ìyanu ẹ láyé ẹ mo dúpẹ lọwọ ọlọrun ó ti fẹ yàwó ẹ wọn ti jọ wà tán ti wọ́ ọmọ ní ọdún yìí mo pé 13 years ó dẹ̀ ti gba passport pé ó fẹ́ travel bí ẹ̀mẹta sí ẹ̀mẹrin tó ṣe pé ó ẹ̀sáyà mọ́ lọ́wọ́ mi bó ṣe pé ní yíya 2002 yẹn pé mọ́mì ó fẹ́ lọ gba passport mi kéèyàn gbàdá ni àpọ́nmi lọ gbà bó ṣe di yíya 2003 èmi bá ní passport yẹn mú wá ká máa fi ṣe àpẹẹrẹ ìgbàgbọ́ ó dẹ̀ gbà sí mi lẹ́nu ó fún mi òun mú passport yẹn wá mú mú lọ sí gbogbo àdúrà mú mú lọ dáde wá wá sí abúlé ìgbà ní ọdún ni wọ́n wá pe ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn tí wọ́n pe ẹjọ́ yẹn jẹjọ sunday so wọ́n ṣe pé ọ̀rẹ́ yẹn gbogbo àwọn èèyàn ti jáde ẹ̀mí yẹn wá ní tí ò lè dìde ni torí ọmọ ẹ kò rẹ dìde torí lágbájá èmi náà bá dìde wá ṣe fọ́tò ẹ nínú passport pé dáde ẹ bá mi fi sí sí passport wọn dẹ fi owó òróró yẹn dàde passport yẹn fi sí mi lórí nígbà tí màá délẹ̀ mo bá tó jókòó sínú òkùnkùn bá dẹ bá nínú òkùn kí ló ṣẹlẹ̀ kí ló dé bá ní mọ́ mi àní wọ́n ti gbẹ́sẹ̀ lé ọjà mo ní wọn gbẹsẹ lọjẹ mo ní ibi tọlọrun ṣe bí ọba wà nífọkànbalẹ bí wàá fi jòkó báyìí ó ní à mọ́mì kì í ṣe kékeré ó ní nǹkan tó tẹ kúrò ní báyìí pé gbogbo láskadì tó ní láyàtọ̀ ni òun yáwó lọ́wọ́ lágbájá tó wà ní dubai òun yá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ọ̀rẹ́ tó wà ní canada méjì làwọn ọ̀rẹ́ tó wà ní canada tó ń yáwó lọ́wọ́ wọn ni pé ìyẹn gan ló kúrò ní báyìí pé kò ló ṣe fẹ́ san gbèsè onígbèsè ní òní jẹ gbèsè wọn ronú jọ òní dààmú nígbà tí ó dijọ́ kejì agbára láti ṣe bí ọba mo lọ sí ṣọ́ọ̀ṣì mo lọ bá bá sọ ìgbésẹ̀ tó kàn nínú ọ̀rọ̀ ayé ẹ̀ ọlọ́run ṣe bí ọba ẹgẹ́ kò gbé ẹ lálẹ́ ẹ lọ mẹ́rin wá ìyá mo wá rò pé kí ni mo sọ kí ni pásítọ̀ sọ èmi bá kúrò níwájú wọn ìjọ kejì ló fùwà pé ó kàn nínú ayé ẹ ọlọrun ṣe bí ọba ẹgẹ kò gbé ẹ lálẹ ẹ lọ mẹrin wá ìyá mo wá rò pé kí ni mo sọ kí ni pásítọ̀ sọ èmi bá kúrò níwájú wọn.

Bùsàrí pé àbúrò ẹ̀ kúnlẹ̀ síwájú ìgbà ṣe délé ìyàwó ẹ̀ náà kúnlẹ̀ kí ló dé bá ní àwọn fẹ́ bẹ̀ mí kémi jọ kí n fọwọ́ sí pé àwọn fẹ́ travel àwọn fẹ́ kó nàìjíríà oníṣẹ́ ẹ̀yìn ọmọ yìí ń tàn mí ni pé wọ́n gbẹ́sẹ̀ lé ọjà yín wọ́n á dà pé òun ò parọ́ mọ́ mi wípé kì í ṣe nàìjíríà wọn ti gbé ẹsẹ̀ lé ọjà ń pè kì í ṣòro nìkan mo ní bọ́hálẹ̀ ó ti fẹ́ rí owó mo ní èmi ìtẹ́ ìfọwọ́ sí mọ́ mo ní ìdí mo ní gbogbo àwọn tó kù ni mo ti rí ọmọ wọn gbogbo ìyàwó tẹ ẹ ti ṣe látijọ́ yìí nírọ̀ mo fẹ́ rí ọmọ ẹ wọ́n ṣàbẹ̀ mí gbá ní òkè kò sí wàhálà ọlọ́run ṣe bí ọba fọwọ́ sí nígbà tó di ọ̀dùn tẹ́ǹtẹ̀ bá ní òkè òkè tún lọ wo àwọn ọmọ yìí ò ní ilé lọ́jọ́ yẹn bó ṣe wá di pé oní kò sí wàhálà kí n fọkànbalẹ̀ wípé òun ti ń jáde díẹ̀díẹ̀ pé òun kí òun ò dúró lé mọ́ débi pé òun máa ronú pé òun kàn bá ọ̀rẹ́ nǹkan sọ wípé ìgbà tí wọ́n rọrùn pé gbogbo nǹkan ṣe rí báyìí pé ó ti sún òun pé ọ̀rẹ́ òun yẹn wá dà pé kí ni òun fẹ́ ṣe pé kó òun ronú sí kó òun fún un lésì ó ní gbogbo bí ó ṣe jẹ́ ó ní àwọn kan jọ sọ níbi last week pé àfi tó sẹ́ndì gbogbo dọ́kúmẹ́ǹtì nǹkan sí àwọn pé ọ̀rẹ́ òun yẹn ló ṣe káwọn méjì ọ̀rẹ́ àwọn ló dìde ìrànlọ́wọ́ fún un pé kò tẹ̀ yé òun rárá pé kò tẹ̀ yé òun rárá pé wọ́n tẹ̀ sọ nípa owó tó ń gbà lọ́wọ́ wọn káwọn méjì yẹn náà ló ṣe gbogbo ẹ̀ pé wọ́n ti ṣe pé ìyàwó ń lọ ní first week november mo ní wọn wá ń kọ́ ó ní tòun sí jáde pé ṣùgbọ́n máa lọ mo dúpẹ́ nígbà tó tún di november ló pè mí pé wọ́n mi second week december 2023 òun náà lọ báwọn méjèèjì sí lọ ni ọlọ́run ṣínà tó yà mí lẹ́nu wọn ò fi oṣù méjì sí wọn ò fi oṣù mẹ́ta sí kódà wọn ò fi ọ̀sẹ̀ kan sí ọlọ́run ṣe bí ọba ṣe jẹ́ ìyàrá ó sẹ̀gàn mí dùnkọ́ ibi tí ẹni àgbà tí àkọ́bí ọkùnrin kan dùnkọ́ lérí nílé bàbá mi nílé bàbá àwọn ọmọ mi torí gbogbo àkọ́bí àwọn ọmọ àkọ́bí ilé bàbá wọn ti bàbá mi tó jẹ́ ọkùnrin mo bẹ ọlọ́run ṣe bí ọba ọlọ́run palẹ̀wò mọ́ ogun burúkú ni ọlọ́run ṣe láyé ọmọ mi ìyàwó ìgbélé wọn nígbà tí ìyàwó bá dúró tí obìnrin á lọ ìyàwó ìgbélé wọn wọn ń kúrò lójú kan mo wá dúpẹ́ pé ọlọ́run mú ayé ọmọ mi kúrò lójú kan tún gba ayé ẹ̀fọ́ tún ṣèyanu ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kejì pábábá rè tọ́lọ́run ṣe nígbà tó ń débẹ̀ ó fààyè gbà wọ́n ó bá kú tọmọ máa sọ máa máa gbàdúrà fún bó ṣe di 2024 bí ẹni yẹn ṣe tọ̀ mí wá ní pé kò ṣeéṣe pé kí n kọ orúkọ tí mo fẹ́ kí ọmọ yẹn máa jẹ́ kí n mú lọ sórí pẹpẹ abúlé gbà mo bá ṣe bẹ́ẹ̀ pé kí n ra nǹkan ọmọ mo ṣàra nǹkan ọmọ mo ń fi ṣàpẹẹrẹ ìgbàgbọ́ nígbà tó di 2025 tí dáàdì fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ kan ṣoògùn bẹ́ẹ̀dẹ̀ dáàdì kú ọ̀túnlá ló dé sí nàìjíríà iná ọlọ́run ṣe o èmi dẹ̀ ní lọ́kàn pé bẹ́ẹ̀dẹ̀ dáàdì yẹn tí mo lọ pé 10,000 naira tá bá ti pé 10,000 kò ní máa tó jáde nígbà tí mo dé gangan tí mo dé chọ́ọ̀chì tí a ṣe program wọ́n bá pé 27,000 ní ó dìgbà tán bá pé 10,000 pé 10,000 ni màá san bí ó wá dàbí pé èèyàn kan wá bá mi lẹ́gbẹ̀ẹ́ pé kéèyàn máa báyàn sọ̀rọ̀ níbi tó jókòó sí pé ó dúró de 10,000 ṣé ìpinnu tó ti pinnu pé 10,000 ló máa san ló máa dúró de òun dúró de 10,000 kò sí orí ẹ̀ nínú 10,000 bẹ́ẹ̀ta kò jáde fún 27,000 yìí tètè jáde àwọn èmi lágbára 27,000 ìyẹn ó ní tún wá ń sọ fún mi wípé ẹ san 10,000 san wàá ti tún san lọ́dún tó ń bọ̀ wàá tún san lọ́dún tó ń bọ̀ bẹ́ẹ̀ta kò san lọ́dún mi mo bá dìde níbi tí mo wà mo bá dìde pé mo sẹ́ǹjẹ̀ mo wá fi han àwọn pátọ̀ tí wọ́n wò ó tí mo ti sẹ́ǹdẹ̀ mo dúpẹ́ káàdì fún mi èso.